0: Nibi to joko si yen to le sese na. Keyan kan joko le ko si to dide pada. O se bayi. O to wa joko pada. Ke lo fe ko se fun omo over 5 million debt. Cancel. Won la won san gbogbo e. Won to wa ra moto titun. E gba owo.
1: Lọ́nà sí lérò lọ́lọ́run.
0: Ṣé mọ́tò yín rè? Ẹ wo. Ẹ wo mọ́tò mọ̀mọ́ yẹn. Wọ́n tó ń ṣe gáràjì gan fún. Iwájú ìtàlẹ́dọ́gbọ̀n ṣe é sí. Lọ́nà tẹ́ẹ̀lì.
1: Lọ́nà sí lérò rárá. Nítorí nígbà tí wọ́n ń gbọ́ prógámù láàárọ̀ láàárọ̀ ẹni tó jẹ́ bàbá mẹ́wọ̀n ni prógámù wo lọ ń gbọ́. Bèmí ni mo mọ ohun tí mò ń rí nínú prógámù tí ń gbọ́ lójú.
0: Ilẹ̀ ń ta gan.
1: Mo ń ra mọ́ta èlùbọ́, mo sì ń ra kóró kájú.
0: Èlùbọ́ àti àpò kóró kaṣú. Ṣé náà lẹbi ra mọ́tò?
1: Ní Tọ́lọ́run fi ṣe fún mi.
0: Náà owó ẹ̀ báyìí. Wàá la ọ̀fun sí àmì ni kí ṣe owó ẹ̀ ó tu ọjẹ. Màmá yìí, ẹ ra tirẹ́là.

báyìí. Gbogbo ilé ẹjẹ máa lọ. Aago mẹ́fà. So ìgbà tí ó bá di 7:30 alákọ̀ọ́kọ́ parí. Àdúrà ẹlẹ́ẹ̀kejì ó bẹ̀rẹ̀ ní aago mẹ́sàn-án. Tó bá ṣe yẹn lọ fẹ́ wá. Ìgbà tí ó bá fi di 10:30 yẹn náà parí. Ìmí ó tún bẹ̀rẹ̀ ní 12 yóò parí 1:30. Ìmí ó bẹ̀rẹ̀ ní 3 yóò parí 4:30. Ìmí ó bẹ̀rẹ̀ ní 6 yóò parí 7:30. Ìmí ó bẹ̀rẹ̀ ní 9 èmi ò ní kú nínú chọ́ọ̀chì. Títí bí ó ṣe di aago mẹ́fà àárọ̀ ọjọ́ kejì. Nígbà bá wá di 7 gèrè. A bẹ̀rẹ̀ mí ní 6 a parí ẹ̀ ní 7 ìyẹn ètò àbá ṣe mọ́jú. So a bá mọ lọ. A fẹ́ wá dá májẹ̀mú ni. Láti ìwó road ẹ wọ mọ́tò gbági. Ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní wẹ́mà ẹ bèrè chọ́ọ̀chì Ọlọ́run òjijì níbi gáràjì yẹn. Ǹjẹ́ mo lè rí àwọn 19 tọkàn lérú bọ̀ pé bàbá ẹjẹ́ mi náà fi 1000 dá ṣiṣẹ́ yìí kẹ́ ẹ fi polówó tọ̀la. Èmi náà fẹ́ testimony gbìyànjú ẹ̀ kọ̀ wá ohun tí ó tẹ̀lé. Mi mọ̀ ní lè ṣe púpọ̀ jù báyìí lọ. Account number chọ́ọ̀chì náà ni ẹjẹ́ fún yín. 2017 42 90 47 Comfort Life Mission International First Bank. Bí ìyẹn ọba wọlé ẹ lélẹ̀ 1966 36 38 73 Access Bank Comfort Life Mission International ni ó gbé jáde. Gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ẹ dìde ńlẹ̀ fúyà ẹ já mọ̀ lọ church. A ṣíde lórúkọ bàbá tọmọ àti tẹ̀mí mọ́. Ẹ mú bottle water yín number 5 dání. Bí ògo ṣe ń jẹ́ ti Ọlọ́run, à ń dá àjọ ni díẹ̀ díẹ̀. Ó gbogbo ẹ̀yin àyànfẹ́ kí n tó gbàdúrà fún àwọn ọmọ Ọlọ́run tí wọ́n bí lónìí. Ẹsẹ̀ Bíbélì ta fẹ́ kà lónìí oníwe Mark chapter 1 títí wọ 10. Ọba ti kó ǹchọ́ọ̀chì tàbí kó tó máa bọ̀ ẹ lè kà nǹkan yín. Ẹ ti soríire. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tí wọ́n bí lónìí kúnlẹ̀ àtẹ̀yìn tẹ̀ Mark wedding anniversary. Gbóhùn Ọlọ́run gbóhùn tó sọ fún ọ. Ó ní kí n sọ fún ọ pé ayé rẹ ọmọ ní progress. Happy birthday. Long life and prosperity. Happy wedding anniversary. Your life will continue to move forward in Jesus' name. Mo gbadura fun president wa, mo gbadura fun gomina wa. Ire aye yin ko ni progress e ni kuku ojijo. Enikan ni mo ni testimony mo fe share. 080 88 71 65 66 080 88 71 65 66 Send the message. Ire atanu ko bayin. You are blessed. It is well with you.